0: neba ba ti je ja gbadura
1: bi mo se ta te lo le ni mari sori fun mi baba
0: ma ji gana ko ko tun bo soju ona be ma so de atabalajo to fi ni lati ma sadura lore kore laisimi laisare
1: emi ma se kagado
0: o se ngbadura pe kọlọrun ba mi o ki oje ori se be lawon kan be nkoro yara ti won so wi pe kọlọrun je ko loko obo lowo ofifo o se nfi awon won aburu to fin re be lawon kan gbadura pe ka buru yi ko se o
1: Opa
0: o gbon tan lọlọrun ba mi o kewe ni o ni adehu ni astejibo lako e ke pe mi emi o se da yin lohun yala o pe lọlọrun ba mi se daada abo tun pe gbolohun oba o gbe gbolohun ti oda mi na
1: oya ore mi ba so
0: ade won lọlọrun ba mi o ke to ti so ni o si ti dandan ko mu se o ni e pe mi emi o se da yin lohun bi wo se npe pe ko se daada fun o ko je ka ye re o roju ko je ko na re o raye ko mo ra buru nu aye ta wa ye be la won kan be nkoro yara awon kan be babalawo lowo e won be afeke lowo e won be pastor ike won be won lowo e won ni bi se nda fun o yen ko mo da fun o mo bo se ndo yen ko mo dun mo
1: yo mama je kokoro
0: so ti ware wi pe ododo oro o ni we mi mo so to ni mo sadura laisimi laisare gbogbo ẹni bá pèrè yín níbi tó pèrè mí níbi
1: ẹni kò bá mi
0: ibi kọmọ bárú ẹni bẹẹ ẹni bá ro dáadáa rò mí tó ro dáadáa rò yín ojo ìbùkún dáadáa kọmọ rọ sọdẹdẹ ẹni bẹẹ
1: ọjọ òní jọ lọ
0: èyí tí mo wí lọsànán tòní nírọlẹ yìí àrò àrọ mọ torí pé ibi tán bá ní kí gbégbé ọmọ gbé ibẹ ní gbé ibi tí wọn bá ní kí tẹtẹ ọmọ tẹ ibẹ ní tẹ àyún lọ àyún bọ òun lọwọ yẹnu àtẹpẹ báyìí lẹsẹ tẹnà òun fẹ ní kì í ṣe ògèdè kì í ṣàyájọ torí wípé nígbà ní tójú dúdú táwọn bàbá wo ò tí ì mọ̀ nípa ẹ̀sìn onígbàgbọ́ àti mùsùlùmí àwọn gbólóhùn àkànlò èdè tí wọ́n fi ń bólódùmarè sọ̀rọ̀ lélẹ̀ yìí tí sì ń gbọ́.

0: bá wá kú ní ìpínlẹ̀ nílùú Àbújá ẹ jẹ́ ń gbàlú Òṣogbo lọ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbàgbọ́ wípé béèyàn bá ń kírun lọ́wọ́ bọ́lọ́run ọba mi òkè bá gbẹ̀mí rẹ̀ wọ́n ni ó bójú rere Ọlọ́run pàdé. Béèyàn bá sì ń bẹ́ ńlẹ̀ ìjọsìn bírú ẹni bẹ́ẹ̀ bọ́bá jẹ́ Ọlọ́run nípè bọ́yá chọ́ọ̀chì bọ́yá bí títí ń kí hallelujah lọ́wọ́ bọ́bá jẹ́ Ọlọ́run nípè aṣọ pé bójú rere Ọlọ́run ọba mi òkè pàdé. Ẹni tí ń bẹ nídìí fá níbi títí ń dífá rẹ̀ lọ́wọ́ àbẹ́ni tí ń bẹ níbi ìdí ògún títí ń bọ̀ ògún lọ́wọ́ àbẹ́ni tí ń bẹ níbi títí ń pe sàngó rẹ̀ lọ́wọ́ bò náà bájọ́ Ọlọ́run nípè ká sọ pé bójú rere Ọlọ́run bá mi òkè pàdé torí pé ìlànà tó mọ̀ ò ní tọ́ o. Arábìnrin kan tí wọn ò tí ì lè sọ pàtó rẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí nílùú Òṣogbo inú ilé ìjọsìn chọ́ọ̀chì kan ibẹ̀ ló jẹ́ Ọlọ́run nípè sí o.
1: Tọ́jọ́ bá gorí ọjọ́ tọmọ náà bá dàgbà.
0: Iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Tí wọ́n sì ń sọ di mímọ̀ pé nínú ìwádìí eléyìí táwọn ṣe àwọn rí mọ̀lámọ̀dájú wípé níṣe ni wọ́n gbẹ̀mí lẹ́nu arábìnrin yìí sílé ìjọsìn ọ̀hún. Torí wọ́n rí ojú ìjà rẹ̀ níláṣà pẹ̀lú nǹkan tí wọ́n fi gé lọ́rùn. Kódà ibi tí wọ́n ṣèkàfà arábìnrin yìí dé ọwọ́ àlàáfíà rẹ̀ níbi déédéé ọrùn ọwọ́ rẹ̀ wọ́n ni wọ́n gé lọ. Àwọn aṣebí pọ̀ lẹ́gbòrò kọ́lọ́ngọba mi òkè kó là wá lọ́wọ́ wọn.

Ọjí Okoro. Ọmọ ọdún méjìlá, òun lòun bá lájọṣepọ̀ tó sì jẹ́ pé ọmọ ọkùnrin ni. Ilé-iṣẹ́ ọlọ́pàá etí ń bẹ nípínlẹ̀ Edo ti sọ di mímọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ rẹ̀ ò ní lọ láì jìyà. Ìwà ìbàjẹ́ níṣe la fi ń ṣayọ̀ọ́yọ̀. Àfi kọ́lódùmarè kó gbà wá. Ẹ jẹ́ ń parí ìrìn àjò mi sí ìpínlẹ̀ Naija. Ọ̀dọ́mọkùnrin ẹni ọmọ ọgbọ̀n ọdún Sunday Panda. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Sunday Panda, ó ti dẹni àkọlẹ̀ bo. Irú ikú wo gan ló pa á? Ọlọ́run ọba mi òkè òní jẹ́ wọn ó ti ran nǹkan mọ́ wa o. Agbègbè kan tí wọ́n pè ní Koropan nílùú Minna. Ó ní ìṣẹ̀lẹ̀ eléyìí ti gbé wáyé o. Ẹ̀sùn olè ni wọ́n fi kan Sunday Panda. Agbẹnusọ ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Naija, Wàsíù Abiodun. Nínú gbólóhùn tó fi síta ló ti sọ di mímọ̀ wípé ariwo olè lọ́tún orè ló sì tí wọ́n ké lórí Sunday Panda. Àwọn ará àdúgbò gbọ́ pé ó lè kẹ̀ lírú àsìkò tá a wà yìí. Gbígbá táwọn èèyàn gbà tí wọ́n ya báyìí. Lílùkù tó wíwọ́. Oníkùmọ̀ ń kókùmọ̀ bò ó, ẹlẹ́gbàá ń kẹ́gbà bò ó. Oníkálùkù ń yọ tiẹ̀ lára rẹ̀. Àṣẹyìnwá àṣẹyìnbọ̀ wọ́n ná wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ o. Ìjọba lòdì sírú ìgbésẹ̀ báyìí. Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ọwọ́ titi àwọn ènìyàn mẹ́rin kan tí wọ́n jẹ́ afurasí lórí ìṣẹ̀lẹ̀ yìí. Bẹ́ẹ̀ làwọn èèyàn mẹ́ẹ̀ẹ́dógún mìíràn. Àwọn ń dọdẹ wọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Torí pé ìwà tí wọ́n wò yìí, ìwà kan ni eléyìí tó kù díẹ̀ káàtó. Wọ́n ní bẹ́ẹ̀ bá rólè láyìíká yín tàbẹ́ múyàn pówùwà tó kù díẹ̀ káàtó fún yín gan. Ohun tíjọba ni a ṣe ni pé fàlẹ́ àwọn agbófinró lọ́wọ́. Ẹ jẹ́ kí òfin kó ṣèdájọ́ fúnrú ẹni bẹ́ẹ̀.

ẹyìn kan sí àwọn èèyàn tí wọ́n ti kàn sí mi lójú òpó ẹ̀rọ WhatsApp wà bẹ́yìn náà bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹlẹ́lò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809-526-7188. Bọ̀dá àkànní ẹkú ètò ọlọ́run yóò máa fún yín ṣe ìyá àkànní láti kúrò náà mórí mẹ́sẹ̀jì yín. Alimi Adam Olayinka láti Denmark àwọn náà kí wà lórí ìkànnì yìí Ask the Prince àfijù furniture tó di góńdó sí mú. Àwọn náà kí mi pé mo kù dédé àkókò yìí Romode ẹkú ètò látọ̀dọ̀ Ask the Prince àfijù furniture. Mr. Olariwaju láti iléeṣẹ́ Bako òun kí mi pé ẹkú ètò àkànnì ọmọ kò yí ẹ̀sọ́ àti Balikisi ńkọ́ ń bẹ lálàáfíà ọfẹ́ rẹ̀ rà díẹ̀ ni. Mo rí mẹ́sẹ̀jì tìyín náà tẹ́ sálámà pé a kú dédé àkókò yìí ẹkú ètò gbáǹkọ́gbì triple A ìlàlẹ̀ àmọ́ inshallah warfana umakana engineer Suleiman láti brigade triple A ẹ̀ka àbọ̀ sórí ètò gbáǹkọ́gbì. Nítòótọ́ àdúrà ní ìdá onígbàgbọ́ ènìyàn ọ̀fẹ́ ni fọ́rọ̀ bí kò sórí ẹni ọlọ́run kó máa kó wa yọ nínú ewu gbogbo àti lọ́wọ́ àwọn àfojúfẹ́ni mọ́fọ̀kànfẹ́ni David Akinbola láti Wisdom Estate ní Jaba Eshongan. Bàbá wa Suleiman Badamosi láti Club Road. Bọ̀dá àkànní triple A ẹkú ètò ọlọ́run yóò máa wà pẹ̀lú yín àmì ẹ ò ní ṣiṣọ́ àmì mẹ́ta. Bros Akanni e ka bo sori toto ni Olorun o ti gbo gbogbo adura te gba yo ri be yo si se be awa n gbadun yin o ko ma lo be e ka bo sori eto latoda yofe molad lati pinle Ondo Sadiq Yusuf latoto ro ari message ti yin e se.

wọ́n léwé kan ò ní jábọ́ lórí igi tó sẹ̀yìn ọlọ́run ọba mi òkè olódùmarè ló ti mọ̀ tẹ́nìkan ò mọ̀ ṣùgbọ́n ìjẹ́